0: sèpọn dọ ẹ wà nù yànyàn tí mo dàn dọ ẹ lọ ní kúfójó nọfi tán án
1: eyín
0: yẹsu díẹ díbọ yìí náà fọdọ àlè tọnu ọ yìí náà fọ yẹsu ọ ni àmọ ní tùnú yìí dọjọ kẹ fi pọn de lẹwẹ ọ yìí náà dùbà ní fẹ ẹ náà dùbà kànjí
1: bọ
0: yìí náà fọ yẹsu díẹ náà fọ ni
1: tóbọnù
0: yìí náà di tí lòtí ọkàn tóbọnù yìí náà di tí ọ ní màmá ní ìkànnì fún ọdún kùnmi kàkàrà bó ni yìí di tí ọ mọ dọ lé nu ọdún alẹ fún ata kàmpì àmọ yẹsu tún dọjọ kẹ mi kò kẹnu pé mi dé dín ló asuntɔn diɲɔ mi eto n'ale yi kpebola ale ayi do kɔsa o
1: ko sunɔ
0: si gɔnfɔ ma se diɲɛ na se ko ne gba diɲɔ sunɔ sunɔ sunɔ na golo yi do tɔn a bi de nɔfitɔn ko jo tɛmɛ yofi diɲɔ ɛna bɔ a jɛ te ya.
1: Nɔfitɔ fiyɛ dɔ fɛnɛ lɛ lo yesi ilɔ nu han
0: yesi ilɔ ni han
1: yesi ilɔ ni han
0: yira an dɔ dire k'e sisɛ nɔ ye tɔnto
1: ene
0: bo ayi tɛmɛ n'a ye o ni tunɔ dire k'e mi ko kɛ nugule bo ne do sap. Bon yade do yo ali tonu ena yi pena bon ena do kwedo gbe fi pede do me de jo bon ancien o pede fi a amena do no fi pede go na ni do ko ro khenu ni ke ko ro khen tonu bo do ndo ko ro ko ro ko menu mi bon no ro ko meni na vro kana ni do renu o ke o ira to khe do si do mo de bo mi pote a e ka si do mo de mo mi na do mi yen si fa mi o me a lọjọ yìí náà dọ o fọ yẹsùn èlò fúnẹ ni bẹẹ náà mo tiẹ tó kan náà
1: náà mo yẹ kàn
0: wá tó ń múra tó kọsẹ tó.
1: Ànádọ̀ hó kaka ànádọ̀ hó má gàn hó má dọ̀nu súnú ọ̀rẹ́.
0: Ee wo n ko ma ko dọ sun wọn dọdire n ko dọdire ko sun wọn tẹrẹ yín àlọpàdé ọ nùbọ ẹ yọ̀nù tán ẹ̀yìnrandín àmọ́ sun wọn dé sú ọ ní àsì wẹ́ tán ee wẹ́ yín wà náà bó dà ee dọ̀ àyè mọ́nmọ́n. Edo ayi mo mo bo wala do etenu ete sunu
1: etenu
0: etenu bo sa situ ayi mo bo do u feme
1: o mi
0: bo wala kan fon e
1: do apaton
0: do apaton oi
1: e se ndo mi no to ko me bo wa wa me
0: do ko nu
1: ete no nu ye ma mo ru ko je do jije egbe o me wo ne
0: o de ye ni dai ho me
1: mi nya mi gbo bo sun le
0: mi ni gbo run ko mi me sun le mi po mi nya de su e
1: nun gbele gbele ta won e
0: o sunu ene su di on vitan le va se tan di on ye na mo e bo ya
1: e ko don de wo
0: asara bi de mi ka ru papa le si ko iboro fo sa ru file ro to itan na tele wa nde buni ye hu
1: ye ni to do e lo le ka wa do ti je we o bile
0: ni ka je gbe tin e
1: mi ma mo fi fe ya
0: o le je ni de wa se tan di on e de wa se tan di on ama mo roje o si sa je na pe to ko ti wo ira po to itan ko nu kun dagbe ko wa
1: amo
0: eh dide ba gun mi de wa o mi me sun le so mi ni gonu tre mi nu gonu tre bonu pe o me o ni no me ton ni bo wonu mi a do gbe tata ji na mi bo do yen lo so be do ni
1: do so ba pe kaka
0: o so ba pe ni bo na do gbe na da ho mi na da ho ero pe po e do tiktok ji so
1: eh
0: ganji le bo ko do afo se do mi
1: ah sa e do ko de buru mi ah ya ma na mi chele e ku do ko yo de ah e o ra chenu e ba ka so ni awo le ku so
0: a tu ganji atu ganji lo e ma bara ni tun de a tun pe ko so ai na ho ah
1: ero mo cha ero mo unka ho che bi
0: a do ko to me e
1: yo
0: do gberu me ru mo ji onu mi se abo re ra che ni ro jire ni ku do aso ton
1: e yo e la sa la nu e
0: do gbera zima
1: azima to ji bo ro kwe bo ro si se
0: o aka ndu gbe se do dada to re na konglo
1: Elizabeth
0: konglo e gbe ntiti verse ton
1: yeke
0: e kon ba ro mele ni do
1: a yeke
0: a e ro ba ro mele ni do awon mo nfin do nu wewe
1: ba kaya so di a wele ku so no kwese kan bi ame e o sante e do mi
0: de la e ya wo kan ko bi ro kan ton ton
1: la
0: e zare
1: la chenwe me ro kan mo fo
2: na mi fo bo
1: mi dope jije sanfa
2: o na
1: so o gba fi popo to ya no kekle la
2: e do

0: hot
1: Hot
0: sɛ
1: and
0: taka
1: sun wẹ́rọ̀ wíńtọ́ ju wọ́rọ̀.
0: Hot de te nka sɔ fili ni a.
1: Ẹ ẹ mọ̀ ní ọdún àti ìbúrọ̀ wọn wa.
0: O sɔ fili ni a.
1: A sɔ fili ni a. E o hot and sun wẹ́rọ̀ yìí.
0: Ẹ.
1: Ṣé o kò tí kò mọ̀ pa ní ogbó. Ẹ tẹ sọ kàn bí ọlẹ. Ọ̀rọ̀ kàn bí ọlẹ.
0: Hot on.
1: Ganji.
0: Wọ́n wọ́n sọ mọ́ a.
1: Aso fi nkan sọ lọ bra yo a nko ara le lai bi bi o
0: o ke kle fli bi
1: a wa yo nu do nu me ba do ti o ni do imo yen
0: a na lo mo da gbe kaka se je moto a
1: ah
0: a na lo o me
1: o o mi ke gbe se a egbe o elo ta lu no lo yi e o yi wan do le gba ho me
0: o ne do
1: nda gbe kere nkan ko bi o
0: Nbara bara no akan we bi o. Nbara bara bo. Bi me khole ti o kho wa nu mi.
1: E lo jo nbara bara di su o me. Mo ma se pon. Nbara bara di su e gbe ton na me je we. Ti o no vi tu e. To ko no ko. O na ma sa zo na ji. O a su le na gbe bele ni yo ma e ma we ti.
0: E ma we ne. A se ton of you.
1: Me na gbe. A su na gbe bele e bo yi to du no vi tu e o. Ma wa wa nda gbe di su wa o. Iye wa ma wo zo ti ti nge nu e ka wa je je do ne amo o e mi no vira so je je se na suo e no ko do ko ha na we o dai e je ko be a
0: e ne
1: e lo don ti e no ko do ko e no do no do ko he
0: e wa so ba ti do ni onu ku
1: fi a zon wa de a zon wa de o ne e bo e ka lo e ka la zon ko e no do ha o me lo la je se na suo gbogbo rẹ asọkan asọkan da asọgbe jẹ wẹ lónìí mo emúnà yìí ànú àdùnmọ kan àdùnmọ kan akẹrẹ sùwẹ gbà ẹwẹ zọbọ idọmi jì fìyàn lẹhùn iná dùsì sọsọ níye ìdí èmi náà gbẹ kì sọsọ bọ kùf kùf.
0: Ẹ ọ ẹni ọgbọ̀n fínà ẹni ọgbọ̀n fínà.
1: Ọgbọ̀ mi náà jó yé
0: tó. Ẹni ọgbọ̀n fínà nù gbẹ́gbẹ́lẹ́ wa yé dé tán. Ẹni ọgbọ̀n fínà. Ẹni
1: ọgbọ̀n fínà. Ẹ lọ nù gbẹ́gbẹ́lẹ́ tó àwọn ẹ.
0: Ẹnu gbẹ́gbẹ́lẹ́ wa yé lọ rẹ.
1: Nẹ a fi disu náà lọ zan jí náà lọ àlè náà ẹ. Bà wọn náà mọ̀ tán kaka wọn náà
0: mọ̀ ẹni ọtí tán.
1: Ewe lo wa nu e ton da yi we. Amo ho da fe ni ka bo fi obo no fi obo nu yan. Ko ka lo ewe se mi duo. Aso aso da ho wa nu o da da lo fi ne di me. Lo ko we ni an yan e ti gan iki o san en nu ma se a me. Ah en nu era ite na era ite kom de me le do wen ite ho bi. Na se ho bi lo en nu sa me me. E le ni gbon na se ho bi lo. Mi ló nu po gbẹ tó ọjà ìbò ku ọ rẹnu pele ọnà kan bẹrẹ nẹka kù gbọn bónú yìí dán kankan bónú tí ẹni ọbọ lè máa dọ àbó ṣe ṣẹkù yọ ẹná rẹnu gbé dín.
0: Ẹyin ẹ̀bá tẹ dọ̀ àbọ́nú fúláfọ̀ ò rẹnu ẹ̀ nẹ́mẹ̀ ọ yẹ̀dọ́ yìí kan fá abúná kan mẹ́jà yìí fá ẹ ọ kó ẹni rẹ bìnà tán mẹ́.
1: Kó o rẹ́ni ká sọ sí ìlú gan mẹ́jà yìí fákàn. Mẹjẹ ifá má kàn ní yàn yàn wẹ sí parce que mẹjẹ ifá yìí kàn kó ètò ọmọ ẹwọn mẹ mi tán kẹtẹ ní. Mẹ́nagosi fide fide mẹ́nà zọ mọ́tò mẹ́ mẹ́nà ruwé mọ́tò mẹ́nà zọ mọ́tò mẹ́nà wálẹ̀ bí sí gbẹ̀ wọn ẹ̀ mi dé sí.
0: Mọ̀wẹ́ mọ̀wẹ́.
1: Iná tó bá yàn fẹ́ẹ́ tó mọ̀ tó ẹ̀ kó ètò náà fífa jí bọ̀ nùwà wé mi jà mílá. Bẹ́tọ́ àgàn tó ẹ̀ nùwàwẹ̀ nu ye jɔ fúnɛ dun ye maa dɔ kó yẹn lɔ dɔw yɛrɛ dɔ yɛrɛ dɔ yɛ kan mi yɛ ifa ti yɛn kan yɛ turu rɔ yɛrɛ dɔ taun dɔ kóoru kó o kúwɛ wɛ o tún yɛrɛ dɔ kóde kíngo fúnɛ o tún yɛrɛ di mɛ do n'a dɔ dandan e b'a dɔn wɛ ma di mɛ o.
0: mɔwɛ mɔwɛ.
1: aa yɛn n'a wusu bi mɛ ko nu nu o do edo kó a bo do sise do vɛ n'a bo do fi vɛ yɔ e ni yɛn n'o fo fan turu rɔ mɛ. Ela tó, kó dédé bọ̀, kó ní ma dọ̀ wa, ma di ká yibu.

ọdún mọ̀kọ́ tó ń dò jíjẹ wẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ dògán tó ń fi èmi lérò fìdí hùn níyàwó dà lọ sí mípìlà hùn gbónú àlídé wẹ́ náà jẹ̀ pípọ́n jíyọ́ níyàwó jẹ̀ pípọ́n jí ló àtàfọ̀ pẹ́sín jíyọ́ àná ìjìbó wà tó ọ ànásù jẹun ẹ̀. máa wò dé sọ́dọ̀ yẹ ọkọ mẹ́rin dọ́nú mi dọ̀ máa wọ̀ ọ̀nà sọ̀wẹ́ kẹ́mẹ́ fi ọ̀nà sọ̀wẹ́ kẹ́mẹ́ yẹ sísìn kúkúrú sọ kẹ́mẹ́ o. wọ́n mi bọ̀lì ní tàmí dóyè nílẹ̀ ọgbónú mi máa fẹ́ tọ̀dọ̀ pé ọ́ dò wá bọ̀ nùwé dúró mìíràn mi náà dò jẹrẹjẹrẹ wẹ́ o. nùwé dò jíjẹ wẹ́ égbè ti yan ẹnu jẹ́ dá ìyẹn máa ká sí ẹsẹ̀ ọ̀mọ̀ ní égbè ti yan tó fúlá bọ̀ mẹ́kọ́ mi tán lẹ yẹ́kọ́nù mi tán lẹ pásítọ̀ mi tán lẹ yẹ́kọ́nù gán mi tán lẹ mi ní tàmí dó nùwé lọ́lẹ̀ dé jíjẹ o. nùkúrọ̀ mi ọlọ́pàtẹ́wẹ̀ mi kan alẹ́ sódó bó náà jẹ́ kúrọ̀kúrọ̀ mi jíròyìn ẹ̀wẹ̀ kọ́ mi tọ́lẹ̀ mẹ́ lo àgùn mi tọ́lẹ̀ jí lo kẹ̀nú kó mi tọ́lẹ̀ bọ́nú àfọ̀ mi tọ́lẹ̀ ọ ní máa wá tẹ̀ sùwẹ́ nẹ́lẹ̀ jí bọ́nú ní ìnùkún wọ̀ mi náà tó bó náà yà lo gbẹ̀dẹ́ fò mẹ́ o. nà zẹ́ pé tán ló fi náà dọ́gbẹ́ inú kì í fi dá fúlátọ́gbẹ́ inú kó mi tọ́ inú tó